0: kí lorúkọ ti kó.
1: Ah.
0: Mo fún ní nickname AKA, mi ò fẹ́ pé lórí àgbáyé, mi ò á mo orúkọ ẹ̀ gangan torí nickname tí mo ń pè kò jẹ́ kí mo orúkọ ẹ̀ gangan. Òun tí ẹ̀ sì sàn ju Mákindé lọ. Ó sàn ju Mákindé lọ. Ó sàn. Mákindé ó rẹ̀ gidi gan. Ó rẹ̀. Gáǹgà àwọn dàpọ̀ kí lorúkọ yẹn òun làwọn Mákindé. Tèkó sì sàn díẹ̀. Kì í ṣe nítorí mo jọ́mọ Èkó. Òótọ́ ni mo sọ fún yín. Tèkó sì sàn díẹ̀. Tèkó sì sàn díẹ̀. Ó sì sàn. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. So, irúwọ́ tó yẹ pé bóyá wọ́n ti lọ wo ibi tó wà. Ibi tó dẹ̀ kọ́ tí tenant ń gbé. Ó ṣáà máa mú síbẹ̀. Ó ní nǹkan tó máa fẹ́ fi ilé ẹ ṣe bóyá o fẹ́ gbénú ẹ̀ fúnra bó tún fẹ́ fi rent fáwọn ẹlòmíì. But ibi tí mo lọ ni pé tó bá ní tenant tí wọ́n sanwó fún ẹ, tó dẹ̀ gbégbésẹ̀ láti gba ilé yẹn. Táyé máa fi parẹ́ o máa wà ń ta ni o. Ẹnu ló máa ní, ó kàn máa lẹ́nu ni. Ilé ẹ nìyẹn, àwọn tenant ẹ nìyẹn, wọ́n sanwó fún ẹ, o dẹ̀ rí nǹkan kan ṣe sí. Àwọn dẹ̀ ń gbádùn lọ́nbẹ̀. Wọ́n ń ṣe patí, wọ́n ń ṣe ìgbéyàwó, wọ́n ń ṣe ìkómọ, wọ́n ń ṣe gbogbo ẹ̀, wọ́n ń ṣe graduation, wọ́n ń ṣe oríṣiríṣi, wọ́n ra mọ́tò, wọ́n gbélé ẹ lọ́fẹ̀ẹ́, tán rí tí ẹrù, tán ti ẹrù pé bóyá àwọn jẹ́ èèyàn kan lówó, tán rò pé bóyá nǹkan oníkan làwọn lò, wọ́n rí tí ẹrù. Tí o bá gbé ìgbésẹ̀ wípé kó lé wọn dànù pé wọ́n sanwó, ìmí ọdún márùn-ún, ọdún mẹ́rin, ọdún mẹ́fà, wọ́n sanwó ilé wọ́n dẹ̀ ń gbé bẹ̀. Gbàgbé. O lè rí ilé yẹn lò. Bọ́rọ̀ tó wà ń lẹ̀ ṣe rí nìyẹn. N tó jẹ́ tiwa possessions wa. Tí a bá lé àwọn tenants kúrò ẹ gbàgbé. Kò sí bá yẹ fẹ́ ṣe. Tá a bá dẹ̀ gbégbèsẹ̀ ta kàn káwọ́ sílẹ̀ táwọn Ọlọ́run ló máa ṣe gbàgbé. Ọlọ́run ti ṣe orí ẹ̀ láti gbà wo. Àánú lọ Ọlọ́run. Ṣẹ̀gẹ̀dà. Àánú lọ Ọlọ́run o. Níbo lẹ ti rádá dáadáa o ṣe ránù. Ẹbá tí ń ró ṣì ránu tẹ́ni rádáradá ìdásẹ̀dá nìyẹn. Àwọn tí àṣìtánì ti gbé wọ̀ nìyẹn. Àwọn tán ti di demons. Àbọ̀tẹ́ má ṣe mistake o. Ọlọ́run ló máa ṣe kíni. Dada ló fi sílẹ̀, dada ló gbé fún everybody. Ẹ sọ́ dìdàkudà kí lẹ fẹ́ kó ṣe. Ẹwọ́ ara yín lẹ máa fi tún ṣe náà. It's very simple. Ọwọ́ ara yín lẹ fi bàjẹ́. Sọ ọwọ́ ara yín lẹ máa fi tún ṣe. Bọ̀ tó wà ń bẹ̀ ni pé lára ń tẹ̀lé fi tún ṣe Ọlọ́run ti ṣe, ó tún ti ṣe sílẹ̀. Solutions ẹ nǹkan tẹ máa ló tún ti ṣe sílẹ̀ kẹkàn lónìí. Kò sí ni ẹ máa participate nínú ẹ̀ṣà ni ẹ máa dé stage tó yẹ pé ẹ máa gbogbo everybody máa dáwọ́ pọ̀ sí. Àbí ìgbà tí Moses mi ò ṣe ń sọ lọ́lá ẹ̀kan pé ìgbà tí Moses ń daṣe ń daṣe ìgbà tó di stage kan ó kan everybody. Àbí ìgbà tó fẹ́ kọ́ Ark of Covenant ó kan everybody. Ìgbà tó dé Wall of Jericho ó kan everybody. Roni road tó ní kálukú ń play ìwọ fún fèrè ìwọ ṣẹlẹ̀ ìyẹn ó ní ó kan everybody. Oníkálukú ló dìde láti gbéra. Gbogbo àwọn tí ó dìde tẹ́lẹ̀ wọ́n dìde. So nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. Kò sí bí ẹ ṣe ní dá sí. So onílé tó dá sí tó ń ṣe bó ṣe wọ̀n. Wọ́n máa gbalé ẹ for life nìyẹn. So the same thing náà ni. IYP jẹ́ pé àwa la ní possessions wa. A dẹ̀ ń wò. Ẹ̀hẹ́n náà. Àbí kí lẹ rò pọ́n sì ṣe ń ṣe di déédéé gbà yìí. Wọ́n máa sọ náà. Ṣé wọ́n sọ fún mi náà? Ó tẹ̀yìn lọ́rùn ni. Àwọn fi lọ yín ni. Amúnisìn yà wèrè gan. Wọ́n láwọn lò fún yín ni àwọn fi lọ yín ni. Ẹ̀dẹ̀gbá ẹ̀hẹ́n náà ó tẹ́yìn lọ́rùn. And the worst case ni pé àwọn kan tún gbà bọ̀dì. Kẹ̀yìn ìmájà àwọn tún gbà bọ̀dì. Worse. Àbí nígbà tá amúnisìn dé tó lóun fẹ́ ṣe owó oko ẹrú slave trade. Okay, ó de point kan. Ọ̀dọ́ tí wọn náà ara wọn ò gbá mọ́. Pé àkílódé tẹ̀ ń ṣe ẹ̀dá alàyè tọ́lọ́run dá tẹ̀ ń ṣe wọ́n báyìí. Nọba ló dá ẹ dá dúró abolishẹ ẹ abolishẹ. Àwọn ọba tán pora àwọn ọlọ́ba àwọn ọba yìí jẹ́ burúkú yìí àwọn olórí burúkú wọn máa dúró wọn sì ń ta ẹrù lọ. So ṣe rí collaboration ṣe rí collaborators ẹ wo ẹ jẹ́ àpè wọn ní enemies ní àwọn ọ̀tá anulé ṣe rádúró iṣẹ́ tán ṣe ṣe rádúró aburú tán ṣe. So aburú tán ṣe yẹn ẹjọ́. Kílíkílà ni à ń pọ̀ lọ́run fún. Ṣé bá mọ àwọn tó ṣe? Ṣé bá mọ̀ pé ẹ̀dá ẹgbẹ́ wa ló ṣe náà? So solutions, ọ̀dọ̀ wa náà ló ti máa wá. Ó pààrẹ pé nǹkan ta tún máa lò fún solution. Ọlọ́run náà ló tún máa ṣàánú wa ló máa bá wa ṣe. Ẹjọ́ jẹ́ kí nǹkan máa yé wa dáadáa o. Kí ìmọ̀ wa yẹn kó de kó ṣe dáadáa. So everybody, gbogbo ìwọ IYP, níbikíbi tó wà nínú mẹ́rin àgbáyé,